Ìyanu wa ṣẹlẹ̀ o, ìyanu wa ṣẹlẹ̀ o. Ọba tó nípa, ọba tó lágbára, olùṣọ́ àgùntàn tí kìí sọ̀.

láti àwọn ohun ọ̀rọ̀ tí kì í ṣe láyé tí ó kọ́ nìyó ní pọ́tẹ́nu mọ́ orí bẹ́ẹ̀ ìyá náà sì ṣẹ́.

ni ọmọ olóore jù sí gbogbo ọ̀nà mọ́nà ṣiṣẹ́ ìkọ́lẹ̀ fọ́mọ ìkọ́lẹ̀ inú ìkọ́lẹ̀ torí pé a kò ní tọmọlẹ̀ lágbèsábẹ́ òṣùwọ̀n.

0: lọ́rùn bèbí o. Ha! Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit to close your my account pátápátá. Ha! Hey! Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí fọ́ mi.
0: Kò ṣe, kò ṣe.
2: Bàbá jà náà ti fọ́ yìí.
0: Ó ti ẹ̀ bàjẹ́ kí ló dé.